fẹ́ lónìí bí o bá lówó lọ́wọ́ wọn a fẹ́ ọlọ́la tàbí bí o bá wà ní ipò àtàtà ayé ayé ọdún tẹ̀lé tẹ̀lé ṣùgbọ́n jẹ́ tí o dẹni tí ń rákò tí o rí dáre sí símú sí ọ. Ẹ̀kọ́ sì lè sọ ní dọ̀gá múra tí o kọ dáradára. Bí orí ọ̀pọ̀ ènìyàn tí wọ́n fi ẹ̀kọ́ ṣe ẹ̀rí rí